0: Redmi 17 èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì ẹ̀ẹ̀kan péré sì ni wàá fi iná sí ara rẹ̀. Redmi 17 èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì ẹ̀ẹ̀kan péré ni wàá chaaji rẹ̀. 7500 mAh ni battery rẹ̀. Redmi 17 ẹ̀ẹ̀kan péré ni wàá gba iná sí ara rẹ̀. Ó di di ọjọ́ méjì gbáko ni wàá fi lò ó. Kò tán síbẹ̀ o. Pabambari rẹ̀ ni wípé pẹ̀lú 22.5W ó tún lè gba iná lára Redmi 17 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ kejì. Tí ó bá tó àkókò láti chaaji rẹ̀ pẹ̀lú 45W, ìṣẹ́jú 15 péré ni yóò fi gba iná sára. Má ṣe jẹ́ kí o kọjá rẹ̀ ní Redmi 17 láyò lónìí kí o sì jẹ ìgbádùn 7500 mAh battery èyí tí yóò gbé ọ fún odidi ọjọ́ méjì gbáko. Kàn sí èyíkéyìí ilé ìtajà Xiaomi store tó bá wà ní àyíká rẹ tàbí ilé ìtajà àwọn alábàáṣepọ̀ wa kó o ra tiẹ̀ lónìí. Redmi 17 ó ń ṣiṣẹ́ takuntakun.
1: People get to make fun of our tooth gap. Let's have a talk.